0: ma o fi ogbon
1: e je ka sare kana ka to gbadura
0: ni gbogbo mi ni won zumbo ka we to be na mi do o de o
1: Matthew chapter 1 verse 21
0: elle enfant tera un fils
1: yes
0: et tu lui donneras le nom de Jésus
1: so ti gbo ba
0: c'est lui qui sauvera son peuple de ses péchés
1: alleluia
0: amen
1: o to si oruko miran
0: ni ko de vo so dia
1: to le gba wa kuro ninu ese wa
0: yesi ku kun mi so yin ado mi to me
1: e to le tu wa sile lowo agbara okunkun
0: yesi ku kun mi so wuro zevlu ton si ya
1: biko se oruko jesu
0: adavo yin ko jesu to
1: oruko yi ni agbara
0: yin ko erodo ku ran
1: oruko yi o nwo san
0: yin ko erono gbasan
1: oruko yi o ngbala
0: yin ko erono kun ga
1: oruko yi o ntun aye eni
0: se yin ko erono fo gbesan meton jirado
1: oruko yi o so imi do lori re
0: ni ko elo zeyin zo taragbe na
1: oruko yi
0: ni ko elo
1: yo so iwo na do lori
0: re e na se o ni so zun taragbe na
1: oruko yi
0: ni ko elo
1: yo tun aye wa se
0: e na ko pesa mi ton bloro
1: oruko yi
0: ni ko elo
1: yo si owo okunkun
0: e na ko a lo si flutan se
1: kuro lori ise
0: si aso tu eji
1: kuro lori awon ome
0: si o ki tu eleji
1: kuro lori oko e
0: si aso tu eji
1: kuro lori gbogbo dawole
0: e si nje bude ji anadu aloro
1: oruko jesu dara popo
0: ni ko jesu ton ko yan
1: de oruko to dun pe lenu ni
0: ko de vi yi lodo nu me o
1: je esu
0: edo edu legba
1: je esu
0: eso legba du
1: je esu
0: edu legba
1: je satani
0: edu satan
1: je awon omo ogun satani
0: edu awapa legba ton le
1: je gbogbo agbara okunkun
0: eze ye okunran zivlu ton le bi sodu
1: oruko jesu lo je be
0: ni ko jesu ton wero mo
1: je isoro aye mi
0: eno so kule pon me ton sodu
1: je ogun aye wa
0: eze awon mi ton sodu
1: lai mo mi si
0: ma ze o si bonu deji
1: oruko jesu lo je be
0: jesu ton wero mo yin
1: we bo ba je
0: enu edu o
1: oni bere omi
0: eno ka
1: kò sí ohunkóhun tí ó jẹ nǹkan kan lórí ilé ayé yìí tí ò ní lọ mú mi.
0: ǹdẹ́ bùnú kárò pé ọlọ́mọ fíbọ́ dùnú káká òyìnbó ibà sí.
1: o lè mọ orúkọ tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀fọ́
0: yìí. a sì kú tún yín kọ̀dé ọ̀dọ̀ ni ọ̀nà.
1: ìwọ lè mọ tẹ́tí tẹ́lẹ̀.
0: wẹ́n ẹ̀kẹ́ ànágàn tó má.
1: ṣùgbọ́n yẹ kó o ti rí ọgbọ́n mú nínú orúkọ tí mò ń
0: darúkọ. nígbà mi ni o de
1: ọlọrun alágbára
0: kúrònà kúrònà
1: bàbá wa ọlọrun àti ní ayé
0: tóbi tó ń ro lọpọ tó ẹ kú máa pọ
1: bàbá tó ju gbogbo bàbá lọ
0: òótọ rẹ ó ga òótọ rẹ bi
1: agbára tó ju gbogbo agbára lọ
0: kúrònà rẹ ó ga kúrònà rẹ bi
1: jésù ẹgbọkọgba èèyàn
0: wa jésù mi pẹpọ kí pàtó
1: adúpẹpẹ tún mú wa débi pẹlú ayé
0: mi tó gbọdọ mi rẹpúlà mi wá fi pọ
1: àwa tá ò mọ wípé a lè wà lára àwọn alàyè ènìyàn
0: lénìí
1: ìdẹ́lẹ̀dẹ́ má
0: alaye
1: ni o ma yin o omo
0: ero gbe to gbe ti we la
1: ko ku to ti ku
0: si ode ko ku o
1: ko le yin o alaye ni o ma yin o baba adupe wipe awa lara awon alaye okan
0: mi dope ro mi tito ayika gbe te lele
1: awon ti won ku mojumo
0: yeme ku ti o ba yin
1: awon to nku lowo lowo
0: yeme ro kuku alona
1: ro awon ti elemi ngba lenu won
0: yeme gbi gbono ro gbi gbo
1: so mu e won le o
0: mi doko ye we
1: a fin gbe wo jesu
0: ga ni
1: ẹlòmíràn sin òkú ọmọ ẹ lọwọ
0: mẹdẹ fọlẹdọ tí ọbí
1: tó tọbi alọnu sin òkú ọkọ ẹ lọwọ
0: mẹdẹ fọlẹdọ asusi tí ọbí alọnu
1: ẹlòmíràn sin òkú ayẹ ẹ lọwọ
0: mẹdẹ fọlẹdọ asisi tí ọbí alọnu
1: ẹlòmíràn sin òkú ẹgbẹ́n àtàbù ẹ lọwọ
0: mẹdẹ
1: lẹdọ tí ọmọ jẹ kí gbogbo èyí ó ṣẹlẹ̀ nínú ilé tiwa
0: ni wa lọ́nbọ̀ ẹ lọ lẹ́dẹ̀ bù tí ẹ tó
1: fi ya
0: a
1: lọ nínú ọ̀rọ̀ yín bàbá
0: mi pé ń gbẹnu kan tó hómi tán
1: ẹ wá gbẹnu wa sọ̀rọ̀
0: mi wá gbọnu mi tó mi dọ̀ họ́
1: àwa ò lè sọ
0: mi dẹ́lẹ̀ sí dọ̀
1: báwo lọmọ kékeré ṣe fẹ́ sọ̀rọ̀
0: níwọ̀n yóò pọ̀ fún pẹ̀lú
1: jerimaya sọ nínú ìwé jerimaya orí kìíní ẹsẹ̀ karùn-ún
0: wẹ́wẹ́ wẹ́ẹ́ dọ̀nà mi tòwé jeremi tẹ́tọ̀ títà
1: ó ní ọmọdé ni èmi
0: ẹ̀rọ yóò pọ̀ fún ẹ̀yẹ yín
1: báwo ni mo ṣe fẹ́ sọ̀rọ̀
0: níwọ̀n ń ka sí dọ̀ họ́
1: olúwa ní òun fọwọ́ tó ẹnu
0: ẹ̀ òkúrò náà sún àlọ́ nu tòwé
1: ó ní ohun tí n bá dẹ̀ ni kó o sọ ló mọ̀ sọ.
0: bọ̀nú de nànú dọ̀nú èdò ànídọ̀ ọ̀nà.
1: mo wá gbà á ládùúrà lénìí.
0: o dẹ́dú égbé.
1: bàbá ẹ wá gbẹnu wa sọ.
0: o tọ́ mi gbọ́nù mi tọ́ mi dọ̀ họ.
1: o gbé títí yóò gbọ́.
0: o tó dé bùdé náà ṣe
1: ẹ. ẹ jẹ́ kó mú ìwòsàn wo ayé
0: o. ìgbọ́ ní àzọ́ ìgbọ́ bí ọ̀pẹ́sẹ̀
1: ẹ̀kọ́ tún ayé wa ṣe. gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti lè ṣe. àjẹwọ́ ẹ wá dáríjì wa. ogo ni fún orúkọ ogo ni fún baba lókè ọrùn.
0: igbó náà tó mi tọrọ jí àga.
1: a kí gbogbo olùgbọ́ wa ní òní.
0: mi dọ́gbẹ́ náà tọrọ mi tọ́lẹ̀bí sẹ́rù egbe.
1: mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn.
0: ǹzẹ́ jìrẹ́ lọ́wọ́ dúpẹ́ náà mẹ̀mí tọ́lẹ̀bí.
1: èyí tí wọ́n darapọ̀ pẹ̀lú wa lórí pílàfọ́ọ̀mù náà.
0: dé kó tó pọ́pọ́ mi pẹ̀lú pílàfọ́ọ̀mù jí.
1: lórí instagram ni.
0: lo instagram jí wẹ́
1: à. lórí tiktok ni.
0: lo tiktok jí wẹ́ à.
1: ní friday tó kọjá.
0: vendredi de wa yọ.
1: ẹ mọ̀ ṣe bínú.

0: Rí dájú pé o wà níbi àdúrà lọ́la.
1: Ìtẹ́kọ̀ ọmọ ọ̀dọ̀ mi wá dẹ̀ tẹ̀mí lọ.
0: Ní sí ẹ̀jì wa ní sùúrù lérèdè àpápá. Ní kútọ̀nù níbì.
1: Do kútọ̀nù fi.
0: Tó bá ti ń bọ̀.
1: Àjàwé ọ.
0: Lóun lọ sí Église de la Sagesse.
1: Lọ́mí ko Église de la Sagesse.
0: Láti pétété.
1: Sí pétété.
0: Láti tọpá.
1: Sí tọpá.
0: Wọ́n àwọn kẹ̀kẹ́ ògbé wá síbẹ̀.
1: Kẹ̀kẹ́ nọlẹ́ na zero kàkà wá jọ ti kẹ̀kẹ́ nọlẹ́.
0: 0121-31-45-32.
1: Zero.
0: Rédíò tọpá aló.
1: Hello.
0: Ẹ mọ̀ káàsán máa.
1: Káàsán
0: o. O ṣe máa ń tọ́jú àwọn òbí yín o.
1: Nínú tọ́jú méjì tán mi tán lẹ́yà.
2: Mo máa ń tọ́jú ọmọ mo dáwọ́ ẹ̀dúró.
0: Ẹ dáwọ́ ẹ̀dúró. Kí ló dé tẹ dáwọ́ ẹ̀dúró?
1: Ètò ọ̀sán ọmọ mi dúró àlọ́ ẹ tó dé.
0: Ẹ já gbàdúrà.
1: Níbo gbà mí níwọ̀n.
0: Ẹ tètè ṣàtúnṣe kán gbàdúrà fún.
1: Níbo yóò àbúrò fọ́ jíra mi.
0: Orúkọ Jésù.
1: Níkọ̀ Jésù tán mẹ́.
0: A gbàdúrà fún mọ̀mọ́ wa yìí.
1: Ìkórè náà mọ̀mọ́ mi tún lọ.
0: Wọ́n sò títọ́.
1: Yé dànù kó.
0: Wọ́n náà kàn dáwọ́ ẹ̀dúró nítorí ó pọ̀ lọ́wọ́ àwọn. Ó yá láti èní lọ. Owó yẹn kó padà
1: wá.
0: Lórúkọ Jésù.
1: Jésù sì kọ́ mi.
0: Torí pé ẹ jẹ́wọ́.
1: Dúró mi yí gbé ọ.
0: Bóyá owó yín kò padà.
1: Àpọ̀ mi tán ní lẹ́kọ̀.
0: Ẹ ò ní jẹ gbèsè mọ́.
1: Mi ná sọ́dọ̀ àhọ́dẹ́ yà.
0: Ọmọ ó tọ́jú ti yín náà.
1: Òmìnà tọ́jú mi dẹ́nu.
0: Jésù Olúwawa.
1: Jésù Kristi àkúlùnà mi tán.
0: Ó ti rí bẹ́ẹ̀.
1: Èkó yín mọ̀.
0: Ogo ni fún bàbá lókè ọ̀run
1: ìyá. Ìgbóná tán mi tán ò jí àga.
0: Ìwọ tí o bá ń pè tó ráyè wọlé.
1: Wẹ̀mí dí àdó yìí lẹ́bọ̀ máa mú aríbo bí ọwọ́ ìgbéyà.
0: O le gba nọ́mbà yìí.
1: Akin àná yí lọ́nà.
0: Kó mọ fi prayer request ránṣẹ́ sórí
1: ẹ̀.
0: Ẹ̀bẹ̀ àdúrà rẹ.
1: O fẹ̀ dẹ tó ètò àná ńlá déjì.
0: Nọ́mbà ti tèmi nìyẹn.
1: Numéro bàbá
0: tó ta kúnnà
1: mi dé sùn
0: 96-96-12-30-73. Mọ pè wọlé báyìí.
1: Máa yí lọ dì í omi.
0: Yóò dára fún wa. Jẹ́ ká parí tán.
1: Gbọ́n mi ní fò.
0: Hello.
1: Hello.
3: Hello, bonsoir, papa.
0: Oui, bonsoir.
3: Ìbọn ẹ̀bùn dédé, papa.
0: Olúwa ló ṣe o.
3: Oye Pono Kẹ́lẹ́ Sẹ́lù Zẹ́dá.
0: Orúkọ tiyín, orúkọ tiyín.
1: Lẹ́mínú yín.
3: Evangelist Asuntan.
0: Ìgbà wo lẹ ti tọ́jú àwọn òbí yín kan ìtẹ́ fi kan ránṣẹ́ sí wọn?
1: Wẹ́tẹ́ mọ̀ mi kò tọ́jú méjì tán mi tán lẹ́gbọ̀n gódò dín.
3: Ó ti pẹ́ díẹ̀ sá.
0: Ó ti pẹ́. Odidi evangelist tó ń dúró lórí níwájú gbogbo èèyàn.
1: Evangelist da ó bùtẹ̀ búdọ̀ pọ̀ dé nínú àgùnú kan díẹ̀ mọ́.
0: Evangelist ńlá.
1: Evangelist da ó ẹ mọ́.
0: Ẹ tètè gbégbèsè báyìí lọ́sẹ̀.
1: Ìyá òbò sí àfọ̀sí zero sinmi ni lọ́mẹ.
0: Kẹ fi nǹkan ránṣẹ́ sí mọ̀mọ́ bàbá kan gbàdúrà fún
1: mi.
0: Orúkọ Jésù.
1: Yíkọ̀ Jésù tọ́mẹ.
0: Láti òní lọ.
1: Bẹ́sí ẹgbẹ́.
0: Torí pé ẹ jẹ́wọ́.
1: Rómi yí gbé.
0: Ọ̀nà òní tì mọ́ yín mọ́.
1: Àlìmọ̀ náà sún tómi bá.
0: Ìdènà.
1: Àlìgúnlọ́nù.
0: Mo ka kúrò lójú ọ̀nà yín.
1: Mo fẹ́ sọ límì tẹ́tọ̀.
0: Jésù Kristi.
1: Jésù Kristi àkúlùnà mi tán.
0: O ti rí bẹ́ẹ̀.
1: Ekọ̀ yín mọ̀.
0: Ó dàbọ̀.
1: Ẹ làbọ̀.
0: Ará mi nínú Olúwa.
1: Bẹ́ẹ̀ tí ẹlẹ́dọ̀ kúlùnà mi.
0: Ẹ mọ̀ ṣe gbàgbé wípé ta bá ti ní ìṣọ́ òru.
1: Ẹ̀yin náà mi dò zan
0: dẹ. Àìní ìpàdé ní ọjọ́ Thursday ti ṣe ṣe
1: ni.
0: Ọjọ́ Tuesday nìkan la mọ́ nípàdé. Mo wá ń fi àsìkò yìí sọ fún gbogbo àwọn ìránṣẹ́ Olúwa. Àti gbogbo òṣìṣẹ́.
1: Àti àzọ́wà tọ́lẹ̀.
0: Ẹ ti wà ní ọ̀hún.
1: Mi kò tó dán.
0: Ní agogo mẹ́fà.
1: Ròga yìí.
0: Kádùrá ò ti máa lọ.
1: Mo ní dẹni kó tó yọ sí ìdí.
0: Kí aago méje kó tó lù.
1: Pẹ̀jọ gan tẹ́wẹ̀ ni o.
0: Má ṣe pẹ́ dé.
1: Má ní débùdó wa o.
0: Orí rédíò ni mo ti ń sọ
1: báyìí.
0: Hello, hello.
1: Hello.
3: Hello, sir.
0: Orúkọ ti yín o.
1: Lẹ́mí náà yín.
3: Mo ń pè mí fún obìnrin sá.
0: Ok, àti bólẹ̀ ti pè wá.
1: Sí Fítẹ́mi yìí lọ sí.
3: Àgbẹ̀ ọjọ́ gan ni mo máa lọ mẹ́mú ọ ní kúrò.
0: Ní bólẹ̀ ti pè.
1: Fítẹ́mi náà nà, Fítẹ́mi yìí lọ sí.
0: Ok, ṣe mọ́ ń tọ́jú bàbá àti mọ̀mọ́ iṣẹ́ mọ́ fi kan ránṣẹ́ sí wọn.
1: Mi lọ tọ́jú bàbá pé ìyàpọ̀ à.
3: Lọ bàbá ti kú, màmá ni ó wà láyé mi.
0: Ìgbà tán wà láyé ṣe ń tọ́jú
1: wọn. Lè kárò gbẹ ọmọ inú náà.
3: No.
0: Ẹ ṣe òtítọ́ ni kẹ sọ o.
1: Mi dọ̀nù gbóná mi.
0: Ká lè gbàdúrà fún yín. Mọ̀mọ́ wa ń kọ́ṣẹ́ mọ́ ń tọ́jú mọ̀mọ́ báyìí.
1: Mi lọ tọ́jú màmá.
3: Lẹ́yọ̀ kankan mo máa fi kàrà ṣe.
0: Ṣé ẹ náà gbọ́ nǹkan tẹ sọ? Ṣé lẹ́yọ̀ kọ̀ọ̀kan náà fún yín lóúnjẹ tẹ́ fi dàgbà?
1: Wẹ́dẹ́ mi dẹ́rọ pé bí ọ̀rọ̀ kúrò pé náà mi dúdú kákábọ̀ mi dọ̀wọ́ ẹ̀ mọ́
0: ṣé ìgbà tán bá kú lẹ wá fẹ dá ìnáwó kalẹ.
1: Wẹ̀ndé ìnáwó kú omi náà wá dé òòlù wíwá da ọ gẹ̀ngẹ̀n náà
0: yá. Torí pé ẹ jẹ́wọ́.
1: Lómi yí gbé oṣù ọ.
0: Ẹ lọ ṣe rere láyé.
1: Bí ìwọ dàgbèrò gbẹmẹ.
0: Torí pé o jẹ́wọ́ ni.
1: Lómi yí gbé oṣù ọ.
0: Ẹ wò dẹ̀ bá ẹ.
1: Bọ́kẹ́ sí di mi àná dọ̀rọ̀.
0: Gbogbo ọ̀nà tó tì mọ́
1: ẹ. Àlìdé sùn tómi
0: lẹ́nu tọ́jú wọn ni o.
1: Ó dẹ̀dẹ́ mi kọ́nu mi yan ekan tó pọ́dọ̀ mi ní ìtọ́jú yìí wẹ̀.
0: Ẹ lọ tọ́jú wọn.
1: Mi tọ́jú yìí.
0: Ogo ni fún bàbá
1: lókè. Hallelujah.
0: le WhatsApp wa lori 01.
1: Agayon anakan sedro WhatsApp 01.
0: 96.
1: 96.
0: 12.
1: 12.
0: 30.
1: 30.
0: 73.
1: 73.
0: Made daelu.
1: Bon akasi yowi.
0: Magba adura.
1: Na ho dena we.
0: O le fi ebe adura iranse.
1: Agayon ze vede tu eton sedro.
0: Yo si dara fuwa.
1: Bwena le vanyo na we.
0: Ojo one ti wa. To ba jori le de Nigeria lo tin gbo wa bayi. O le fi prayer request iranse. You can send your prayer request.
1: Tu peux envoyer ta requête de prière.
0: On est 080.
1: 60.
0: 080.
1: 080.
0: 644.
1: 644.
0: 11. 544.
1: 544.
0: 080.
1: 080.
0: 64.
1: 64.
0: 41.
1: 41.
0: 15.
1: 15.
0: 44.
1: 44.
0: Yo dara fun wa.
1: Ena yona we.
0: O le lori WhatsApp nikan.
1: Ene WhatsApp on ni ton ese.
0: Ara mi ninu Oluwa.
1: Me chele ro kulu no me.
0: Bi ohun gbogbo se n pari lo yi.
1: Den le bi ro fifo sayu ele.
0: Mo se gbagbe.
1: Ma won ji o me.
0: Ola.
1: So.
0: Ani awe fun awon omo wa nu jo ti wa.
1: Bla na vi mi ton le ro akun mi tele ton.
0: Oluwa ni ka gba awe fun won.
1: Kulu no mi ni blanu na vi o le.
0: Eh titi di ago meta.
1: Kaka je
0: ton. Awa obi, awa obi rere.
1: Mi u meji to daga ji to ajina dagbe.
0: Eh bo bara ye bi ise
1: ama motana zome
0: mo wo wa lori TikTok
1: moro mi poro TikTok ji
0: lori apostle Joseph Abiodun Simons
1: so apostle Joseph Abiodun
0: Simon.
1: Sermons
0: o fi SCC eyin o
1: anze sermon anze esdo sermon gudo
0: eh o ti ri wa
1: ana mo mi ro fi ne
0: eh ko wo na mo gbadura pelu wa
1: bo ni so ani mo tesi kuro da o po mi poro po
0: an pari bayi
1: mi ro fifo le din
0: o a o ni lo le ku lowo
1: mi nayi o ku lo me
0: ai loruko Jesu
1: ipade
0: awon osise wa ni role
1: so wa tole si ne ti gbadandimo
0: ki gbogbo osise o tete de
1: so wa tole bi ijo wa ke gbadura do aguta mi tole bijinu de ni
0: yo dara fun wa
1: ena yona mi
0: oruko nla ti Jesu
1: ni ko da o Jesu ton me
0: adupe pe o ba wa se
1: to pe ro mi blopo mi po
0: eyin le mo nse
1: mi dewe nu blo
0: eyin le mo ba wa se
1: dewe nu blopo mi po
0: ogo ni fun oruko yin
1: igbo na igbo mi ton
0: awon omo yin ti gbo oro na
1: bi mi ton le ka ko se
0: ni gbogbo agbaye
1: ro pe o bi me
0: aba eji won loko pada
1: mi di ai ka ye to
0: awa o le yi won pada
1: mi tele si di ayi ka
0: ti wa ni ka soro na
1: mi tele tun na mi do ho
0: eyin le mo nsise igba
1: dewe no wa zo
0: baba wa sise igba la
1: won o to mi wa pe gazo
0: e adura fun radio to pa
1: mi ko re na radio to pa
0: ibi o ni sele
1: se
0: abo olorun yo wa lori
1: amen
0: jesus oluwa wa
1: jesus christ akulu na mi o dabo elabo

0: Ìdúró tó ti dáka mi.
1: Ndógbèrú.
0: Mẹ́gà mi kọ́ gbẹ̀nà mi ò yọ́n mímọ.
1: Ìyá mi mọ kọ́ máa bu.
0: Bímá.
1: Bá.
2: Tapo tapo ga.
1: Mẹ́gà mi ndógbèrú mi.
2: Ọ̀gá tó sọ̀rọ̀ ń bọ̀. Délé náà kojú lọ́mí bá kò kùnà kúndọ́ lọ́wọ́ ògìn à.
1: A ọ̀dọ̀ sọ bọ̀ ní kúrúkú gbé kan mẹ́mu.
2: Ayọ̀.
1: Ẹlẹ́ àpàríkàpàríkà.
2: Ayọ̀ àpàríkàpàríkà.
1: Akwaika.
2: Chide ya do to be ka jibo. Ayanu, ayanu. Chema eba yanu le do so gbopo de po oro la duro okele.
1: Ito so yanu ka ka che.
2: O wa tuka ni mo wa mo wa de ga.
1: O le re gbe gogo ni kunu kunu ni kunu saba de.
2: Eyan.
1: Ni kunu do lo.
2: Eyo.
1: Se yanu gbeto e pa ni sugo sugo. Mhm. Sugo ha me ga ka ni ha ne o. Mhm. Mẹ́rin mission láàrin agbèrè ẹ̀pẹ̀tì àbí ìpínlẹ̀ ọ̀yá rí nínú àwọn ọ̀kẹ́ àyìnwó máa ní àwọn ẹ̀dá rẹ̀ ní àpá mi ò sí rí ọ. Ìgbẹ́yẹnyẹ àdúgbèrè ìgbẹ́ hàn. Ṣùgbọ́n èèyàn ti mọ̀ hàn ni ọ lọ́bí yẹn sí lè lẹ́ mẹ́rin mọ́ ìta ìsọ̀ ìwẹ̀ hàn lè kúrò jìgbọ̀ káàdì kan sí pọ́tábùlọ̀. Fọ̀nà àṣọ ẹja sọ́ Ola, ẹni gbọ́ rẹ̀ o, gbọ́ ń lọ. Báyìí sọ àwí ẹ̀hán lè kojú àlẹ́ àmọ́ ọmọ àlọ́pàá. Amen, àlọ́pàá. Ní màá pọ̀ kíkẹ́ mọ̀, ní ṣíṣe wọn. Bẹ́ẹ̀ ni ó ṣe ọ̀rẹ́ ògùn ọ̀dùn kọ́fì tí o.
0: Ẹni.
1: Wọ́n mọ̀ lè hàn yín wa.
0: Pápá yìí sọ̀rọ̀ mọ̀ rẹ̀ ẹ̀hán gbọ̀ pé ló.
1: Ó sọ ẹ̀rọ mọ ojú rẹ̀. Yorùbá gbùgbù ọmọ ẹgbù mẹwo kí ní ọtí làpẹ̀mẹtọ́ kò rí pọ̀ ọdún léjò. Ẹgbẹ́ yàn mi gbùgbù wa.
0: O pẹ́rẹ́ yàn.
1: Ẹ lọ ti wẹ̀ mi ò pẹ́ ní sún. Nọ́mọ ẹ lọ ti wọ́ làpẹ̀ mi kàkà tẹ́ ọ. Èsìjà àdúgbò nà mọ̀ kó yóò jìnà. Nígbà yà pé àìjọ nǹkan mọ́ o. Ní jìnnì ní ọ̀lẹ́bọ̀ ní sọ pẹ́ mọ̀wé. Kíkẹ́ mo rẹ̀ àkọ́yẹ́sẹ́ mo ní ọdún lóòrùn tí ó bá gbẹ bá mọ bonjour rárá ni amẹ ìyáǹdẹ yẹn o mẹ àpẹtọ àpẹ ẹdọ tí o ní tókùnmẹ tí o yìnbọ pọndẹ yẹn rí sùn ní tókùnmẹ sìgbèrè fẹ yìí ìsún àpẹtọ hàn ni mẹyìn asọ tókùnmẹ tó asọ àpẹmẹ àpẹtọ wẹrẹ kásọ bá ká kí ni a tí wọn lè lọ mi
0: akọkọ
1: mi ní bí o sọ ti wẹ mi agbẹtọrẹ sì ni gbọgbọlajà wíwá yìí ní pápá wà gbọnà ọhún.
0: Àchìlá aṣínpẹ̀lẹ̀gbẹ̀ náà ákùnrin náà mọ́yà jọ yà.
1: Ẹ̀pọ̀ ẹ̀gbọ́n ń dá.
0: Ngẹ́ngẹ́ng.
1: Èyí ta ẹ̀yìn àbí àfẹ́ránṣọ́ ni ó da ọgbọ́ kó ni ó ná owó gbọ́. Ni ó sì da ọkọ́ ni ó sì ná orí àfẹ́ránṣọ́ ni gbẹ̀yìn àtọ́nu pápá ni ó sì ti wẹ̀ mí ní pín. Kíkẹ́ àṣekorí. Náà àjànà ní ọdún amúre náà bí wa tọ́bọ̀ wa ní ahán.
0: Èèyàn.
1: Àpèrè mi pé.
0: Ẹyin ni wọ́n fọ́ fíìmù àbúrà.
1: Ẹ dẹ́lẹ́.
0: Mi àlè tó jí àwọn agbélọ́tàn ìyàlémọ́jì gbọ̀ọ́rọ̀.
1: Ẹyin ń dògbò náà dàyẹ́ díẹ̀ mu.
0: Ẹ kọ́ gbẹ̀nà mi mu.
1: Ìkúrò dọ̀rọ̀.
0: Dàyẹ́ ezi dògbè náà mi.
2: A ó hàn gbèrè.
0: Ìtàbà.
2: Ẹ yóò ti mìnú kọ ọ̀nà mẹlẹ́dẹ́ mọ̀ jẹ́ mẹ́ọ́ mẹlẹ́ká ọ̀nà ẹjọ́ jìnnà ń dọ́gbìnà pásítọ̀ victorin chenau tí ní kọ apostolic saint de jésus fondateur ìtọ́ lọ́mẹ́gà lọ sí àjánu va mí ní pásítọ̀ o àjánu gbà àmọ́ rẹ lóto èsì ní ń dé sóyàrá ọkọ̀ ìhó gàdẹ́rẹ́ kọ́ṣẹ́lágbẹ́ dẹ́rùn sí àwọn ọ̀rẹ́ yẹn lọ́ yín mà lóyìn náà tàdọ̀ ní tìǹbù wa àjẹrí ní àṣẹ àwọn ẹ̀ka yìí nkọ náà mi ṣàwé àjẹṣe òun náà rẹ èyí náà tàdọ̀ yẹn wọ wọn ni mò ń jẹun ọtí ń tó ẹjí tẹ ọ ẹtà ń jẹun kúnná kú ló bí tọrọbọ sa kí n alẹ àfihàn kan kọtọ ló tẹkọ iná ń sùn ṣì mí jáyé gbẹmí jáyé kẹfà yìí àjànú ń sùn ní tẹkọ tí ì fi èdò lè kó mọ ara fi ẹ gbọ. Dó ló ti tí o bá yọ ọ̀hún kòlùkù tó sùkúrù tọ̀tọ̀ o ṣé dàzán hó inú ó dó bọ̀ ẹ chẹ́rẹ́ tọ́kù ti ń sùn lọ́la kò mẹ́ bàjẹ́ náà ta tọ́ dúdú la kò mẹ́ ni mi jáná chìnà wọ̀ mi sọ́nà tọ́ àlọ́dọ̀ ló ń ta ní ọ̀nà lè yéṣu kristu náà láì tàn kọ́ mẹ́ o mi wà náà hàn mi wà náà hàn náà ń dé pátá yọnu rẹ náà pọ̀ dàn láti bá mi ni mi ò yọ náà dé ń sùn yọ bá ìyá ta àkòyítọ́ tọ́kù ẹ̀mí lọ́wọ́ á dírí kí ni àmọ́ ń jẹ́ mi ndrẹ́ yọnu mo tọ́kù báyìí lẹ́gbẹ́gbẹ́. Oh, yeah, Trovano, Munio, Gil, Luchuica, Trovi, which I made to a hob, Nanamo, Serano Kuru, which I made to a wish she know it. Hm, and a monjum on the Kodega, Moano Kodamishame. Mecho bi anunsi amo ile iwe yi nye di nye deji awa live ko ito mo mi gbon fe
0: mi no ni no
2: mo si khodo do dun sabla
0: ah ha
2: ni ni po wenu nye do facebook le so le lo bo nde wono e ka jile amo wono ho ni po mo eno wo me ti ma ucha amo le ba wa nde etapo ah ko alo ko na to pastor po ho ni ga to pastor o yo ni to
0: Didi
2: bayi paso na jaru. Bayi paso, no yin de paso de kawo yo mandri tik mo ko ito yo. Yo ko yo khame yo gure yo ko yin ni yo. Yo yi na di tengu we. Yang dili. E che pasto al jato yo.
0: Paso ku foto aja printer.
2: Ala printer.